0: gbàgbó kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní kùtùkùtù. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ wà ní Jesus City, ẹ dìde ńlẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń bọ̀ ní Jesus City, ẹ dìde ńlẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ wà nílé lóko ilẹ̀ tó ti mọ́ o. Òní tó lọ́jọ́ àánú mi, any 77 tó bá ti bọ́ sí ọjọ́ àánú, àbàmì ni. Àwa kì í fi ṣe awéwà. Ẹ dìde ńlẹ̀ mọ́mí àti dáàdì ẹ mọ́ bọ̀ níbi pẹpẹ. Ọjọ́ mẹ́ta kan bẹ nínú ọ̀sẹ̀ tí a kì í fi ṣe awéwà. Ẹnìkan níbi ọjọ́ wo? Ọjọ́ Sunday. Bíbélì ní rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́. Ẹlẹ́ẹ̀kejì ni ọjọ́ Wednesday bí eléyìí. Tí àwọn Yorùbá gbàgbọ́ pé òní lọ́jọ́ ìrúbọ ọjọ́ tí ẹbọ máa ń fín. Àgbékalẹ̀ Bíbélì jó di mímọ̀ pé òní lọ́jọ́ àánú hán hán. Ọjọ́ Jímọ̀ ni ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o. Ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí Opposite Wema Bank, Temidire Market. Gbagidi tun nílùú Ìbàdàn. Bọ̀ lónìí báyìí mo ti wà ní Jesus City. Jesus City gbogbo wa wà. Ẹnìkan níbi ìbáwo bí n bá ti kúrò ní studio yìí, à ń lọ bẹ̀rẹ̀ 77 Power Service nìyẹn. Òní jẹ́ ọjọ́ tó le, ọjọ́ tó ní àpẹẹrẹ, ọjọ́ tí Ọlọ́run yóò ṣàánú fún àwọn ẹni tí ó ṣàánú fún. Àdúrà mẹ́ta ni Ọlọ́run kì í kọ́ níwé ọjọ́ òní. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run sọ lè sáré jẹ́ àjọgbà níbikíbi tó bá wà, sọ lè dúpẹ́. Àdúrà pẹ́ Ọlọ́run kì í fi ṣe awéwà. Ó ní ẹ̀yìn mi, nígbà tí ẹ bá yìn mí, màá jẹ́ kí ìsunkún ilẹ̀kọ́ jáde fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní Jesus City sọ lè yìn, kàn gbọ́wọ́ sókè mọ́ kọrin kàn mọ́ juwọ́ sí. Torí tí n bá ní ọkọrin òní mọ́ gbà mo pé Jésù Olúwa wa. Wá dìde níbi tó bá wà kan rìn lọ síwájú, rìn lọ sẹ́yìn kan máa juwọ́ sí. Gbogbo ẹ̀yin tẹ́ wà ńlé kàn dìde rìn lọ wájú kó rìn lọ sẹ́yìn kó ní bàbá mo dúpẹ́. Mo dúpẹ́ tèmi. Ẹ wo òní láwẹ̀ wá pé méje orin Ayọ̀ la ó máa kọ. Ẹnjìníà Jésù Olùgbàlà jagun mólú, orin Ayọ̀ la ó máa kọ ìjà dópin.
1: Hallelujah.

0: kò sí ọgbọ́n tá a fẹ́ dá sí òní ọlọ́run kì í kó àdúrà ọpẹ gbogbo èèyàn tẹ́wọ́ síwájú kí ẹ̀mí mímọ́ kọ gba ọpẹ mi àti ẹ in the name of Jesus Christ bá a ṣe rọra ń bá a bọ̀ díẹ̀ ẹ̀yin àyànfẹ́ kinní kan dá mi lójú ẹnìkan ní kinní kan yẹ n tó dá mi lójú ni pé àdúrà yóò gbà lónìí òní yìí lọ́jọ́ Wednesday àdúrà kejì tí ọlọ́run kì í kọ̀ ní àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ so lè kúnlẹ̀ kí n gbàdúrà ọlọ́run wo bí gbogbo àwọn ọmọ rẹ ṣe kúnlẹ̀ nínú studio wo bá a ṣe kúnlẹ̀ ní gbogbo ibi tá a wà gbogbo ẹyin tẹ wà ní Jesus City ẹyin náà kúnlẹ̀ gbogbo ẹyin tẹ wà ńlé ọlọ́run tó sọ ni pé bí wọ́n bá ń sàmì ẹ̀ṣẹ̀ oní kò sí ẹni tó lè dúró oní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ kálíbà máa bẹ̀rù ẹ gbogbo ẹni tó ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lónìí ọjọ́ àná ọlọ́run dáríjì agbára ọlọ́run kọ́ dáríjì o ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa níwájú àní padà sínú ẹ̀mọ́ gbogbo ìyẹn kígbe bàbá dáríjì mi wọ́n jẹ́ ń padà sínú ẹbí mi mọ́ mi ò ní padà sínú ẹ̀mọ́ sàánú mi ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ọba ẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ pa ẹ̀ṣẹ̀ mi rẹ wẹ̀mí ní àwẹ̀mọ́ èmi ó sì funfun ju ẹ̀gbọ̀n wúlọ jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ kó ṣiṣẹ́ ìtúsílẹ̀ nínú ayé mi ògo ni fún ọ jésù jésù olúwawa ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run káàkiri àgbáláyé àdúrà kẹta tí ọlọ́run kì í kọ̀ ẹ dìde òní àdúrà fún àánú ṣe ẹrẹ́ ẹni tó bá ní tẹsítímónì ẹni tó ra àánú gbà ni bó o bá lè fòókè lẹ́ẹ̀mejì bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè wàá ra àánú gbà in the name of Jesus Christ ẹ kígbe ẹni màá ra àánú gbà níbo lẹ ti ń gbó mi ó ní láàrin ọdún ni màá sọ iṣẹ́ mi jí nígbà tí n bá ń bínú màá sì rántí àánú àánú àmọ́ pègún rẹ àánú àmọ́ pẹ̀ṣẹ̀ rẹ àánú àmọ́ pamájẹ̀mú ó máa ń ṣògo lórí ìdájọ́ iṣẹ́ tí àánú ń ṣe pọ̀ gan tọ́ bá rí tí ọlọ́run bá gbádùn ẹ lónìí àánú ló ṣiṣẹ́ yẹn o láàrin ogun lọ́gọ̀ àánú a sì mú ẹnìkan jáde ó láwọn mú kan a ó sì fi èkejì ẹ lẹ̀ òní ni 77 olúwa lòun ó sàánú àwọn ènìyàn ó tún wá bọ́ sí ọjọ́ Wednesday àkọ́kọ́ nínú oṣù ẹlẹ́ẹ̀kẹwàá a ti bẹ̀rẹ̀ ìgbọ́wọ́lé méjìlá ni ẹ̀ẹ̀mejìlá ni màá gbé ọwọ́ lé àwọn èèyàn lónìí báyìí ìtàǹbọ̀ àṣẹ nìyẹn kò sí pẹpẹrẹpẹ kankan kò sí ìdààmú kankan lónìí èmi àtàwọn pásítọ̀ gbogbo àwọn tó ń bẹ nínú sáfìsì lágbọ̀wọ́lé lónìí ó ní kí n da omi 77 àti anointing oil kí n fi gbọ́wọ́lé gbogbo èèyàn òní làwọn èèyàn ò ní àǹfààní sí omi 77 ẹ sì mú anointing oil lọlé ohun ọlọ́run lélẹ́yìí so ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi ẹ mọ́ fi ṣe awé ìwàsà láti ìwó ròdù ni ẹ ti wọ mọ́tò tó ń lọ sí ìkirè ẹlẹ́bẹ̀ sọ̀kalẹ̀ ní ìyànà kò yìí ọ̀ọ́ ẹ lè wá síbi wẹ́mà yóò gbé yín lọ sí Jesus City straight bẹ́ẹ̀ bá ń bọ̀ láti gbogbo ọ̀sun ẹ ní Jesus City lẹ́ ń lọ bọ́ bá ti dé Jesus City níbi ẹgbẹ́ ìyànà kò yìí yẹn ó ti rí mọ́ jàlà pẹpẹ yọ pọ̀n mọ́ láàárọ̀ ìsìn kan péré láti ṣe is not going to be first or second service only one service lónìí apple sì ni gbogbo owó fi break apple méjì pẹ̀lú ẹyin méjì ohun ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí jáde àwí oṣù kẹwàá ó ní yóò já sí ayò wá náwó yẹn méjèèjì sókè wàá dákọ ẹ wàá fọkọ ọmọ mẹ́ẹ̀sì bàbá èmi ọdẹkùnlé epaphras ọmọ títí layọ deborah nínú ìsìn tòní lónìí ọjọ́ àánú jẹ̀ra àánú gbà ọlọ́run dìde sàánú fún mi a ṣe bẹ̀bẹ̀ láàárọ̀ yìí ẹnjiníà ẹ jẹ́ àṣìdè pẹ̀lú mọ̀mọ́ yìí ẹ wà wọn tí wọ́n ti ra àánú gbà bí ìtàn tiẹ̀ náà ṣe rí nìyẹn.
1: Praise the Lord! Orúkọ mi ni Ìyáàfin Adénọ́lá Ọmọ́wùnmí. Mo wá láti Ìjẹ́bú-òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbàlà ọkàn mi.
2: Nice.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo mọ ìpè Ọdẹ́kúnlé Epaphras. 2008 òun ni mo ti ṣègbéyàwó.
2: 2008.
1: Gbogbo àwọn tájọ́ ṣègbéyàwó last year. Gbogbo àwọn ọmọ wọn ti wọ yunifásitì last year mo wá fi ikoro mo fi gbàdúrà pé why me.
2: Ẹni sùúrù 2008.
1: Yes sir, 17 years to be precise.
2: 17 years lẹ ti mari.
1: Bẹ́ẹ̀ni sir.
2: Eh, bi money.
3: Ben, sir.
2: Eh, bi kankan ri.
3: Ben, sir.
2: Oh.
3: So, nigba to wa di last year yen. A se pade awon to woju Olorun. Mama pede kan lojo yen. Won ni pe gbudo gbadura, ni pe ko Olorun ko change prayer request wa ni odun to nbo. Mo fi kan ra gbadura yen na. Ni last year yen baba so orisirisi pe awon eyan ma bibeji. Ka so won ni ire ati anu. Orisirisi baba se nso. Then mo finish gbadura. Mo ra aso lati ni 10 years ago ti mo fi ma se prayer nile. Mi o mo pe aso obirin ni mo ra nigba ti mo bi toluwa lase ni mo sese mo pe aso obirin lo wa nibe
2: chai
3: aso okunrin ni mo ma pe mi o mo pe tobirin ni mo dupa lowo olorun tori pe nigba ta wa ni auditorium eyan kan gbe omo e wa awon amo kachif won wa bi baba se so pe ta lo fe bayi mo ko sare fo si waju a po donjo yen tafo bo emi lowo mi mu anki yen jo yen last year arugo ojo baba so fun pe awa ta awon ojo olorun ka dobale si bi pulpit pelu omi je loju ni mo fi dobale mo so fun olorun pe to ba se lodun yi I will not deny you mi o ni se to ba je pe mo se fe ki wa da mi ye ki de pada I will not deny you
2: kai
3: mo dupe tori pe ninu ajo 70 years ye mi o fi ojo kan si olorun mi mo dupe tori pe mo ke pe nigba gbogbo
2: He
3: lost that match after Arugo Ojo ni mo taking ni match mo de bi toluwa lase ni November 27
2: onda toluwa lase omo to nje dada o re o Olorun wo eleyi lowo mi melo le fe bisi
3: okunrin kan si sir
2: lo ba tan
3: ben sir
2: ki lo de omo odun melo ni
3: 45
2: ash be se wi ko ri be fun yin e ki gbe meni kan emi lokan mo yi next
0: awon ti an ra nu gba niyan ki n to pe next e lo mu apple meji eyin meji egba oluwa gbo ni iwe mimo so o la o fi ese yin mule egba woli re o le o si serere nje je mo pe ojo ti adu awon kan gba le su o arrange ti won fi ni wa yo ni lo losu ti nbo esu o si se gbogbo nkan yen olodun si so pe won o pin anu loni o ipele orisi nkan meje lo olodun lo won o pin bo ba ti so be awa ti gbagbo awon eyan ti de Jesus city bi won na ba fe wa 8 la bere program la ro lagbara eni to ni aye atorun igba ti o ba si video wa ago meji osan a ti wale so lati wo rodu to ba nbo e wo moto to nlo si ikire ele be so kale ni yana koyi bo ba si fe wa si bi wema o ra won ko church inu Jesus ti gangan won ja osi o so simple olodun so fun mi pe ma sa anu loni ojo anu bi ojo kan ba nbe to daju lati pade ni Jesus ti iru oni bayi ise meji mo mo se nwema loni but loni ni isin to ti bo soju anu an lo Jesus ti isin eyo kan isin kan pere o na la se e to wa daju ki n to fi kun gbogbo eyin omo olodun to e fe san re majemu yi kapo ti san tele to ba tun le tun san o da gan loni kan mo kigbe sanu mi olodun kapo ti isan san o re majemu bere lati 2000 tabi ko fi sori omo re mo ni eso ta awon omo yin na eso ti won o ni ko awon ayan fe mi joje won o fi ebo ba mi da majemu ohun olodun lo ngbo yi bi eyin ba fe ti esi gboran o le ojere ile na o re majemu la bi nse radio program to ba fe fi dasi o fe fi ran wa lowo pe eje mi na dase le ja wo nti o tele eyin te ti san tun san kan si eyin to je pe ti san san ti e na lo ni san ta won mo re o mu nkan kan se wa fi sori e mo fe anu sanu mi je mi na loko sanu mi je mi na obi mo account number church ni ma fun yin 1966 36 38 73 1966 36 38 73 Access Bank ni yen Comfort Life Mission International ni o gbe jade leyin oni bayi mi oni soro re majemu mo gogo se nje to olohun ni final bi yin o ba wole elelei 2017 42, 90, 47, 20, 17, 42, 90, 47, Comfort Life Mission International, Lono Gbejade, First Bank. Anointing oil. Gbogbo eni to ba ni anfani lati wa nbe la fi le lowo lo fe li omi 77 omi agbara niyan oh olohun si ni ka gbo wole gbogbo awon eyan o ni da omi 77 sinu anointing oil 77 e bi kan gbogbo eni to ba wa igbo wole wa ti bere ba se mo se lodo odun niyan a gbo wole gbogbo awon omo olohun next engineer inu mi si dadun laaro fun ti o se eni kan ye ri le ngbe yes bi se gbo royin ayo ti e na ni e pe lomi e de a tun gbo telomi
4: hallelujah sir
0: hallelujah
4: oruko mi ni olaronke yusuf emi ni bo wa late ko mo je omojo lori afefe emi ni mo give testimony ni May 77 ipe igba ti mo yipo sister yin lo mi fun o promise me 1 million lese kese o de send 500,000 pelu ilegbe kin lo fi se farming so igba to di on the 24 o send balance 500,000 yoku a de ti bere si agbe yen
0: e ti bere bayi
4: be ni bo ti wa nbi mo ya ko pe ke le ri
0: ki le ngbe
4: agbado ati ege
0: legbe iya agbere o
4: so testimony mi elekeji ni pe o ni aburo mi kan to ti promise mi lati fun mi lowo business lati 3 years ago ti mo ba de ti npe ba kan ma ni sister mi e fo kan pale so igba to ti bere si ni yi mi so to yi mi so se
0: e kan pe mo ni
4: yo we son baba mi ti ka mama le olore kaakiri so mo sha face olorun sugbon fun iya lenu mi igba te wa si abule odu
0: ti mo wa ni ojo monday to lo yi oni ilopo se kan bayi
4: be ni te ni pe ka bere nkan kan pe orun ti si bi pe ade mo yi pe a ma ri nkan yen musa fi si waju la pe olorun o ti senu ara e so lati yo dun pe ohun ma se o nito pe baba mi ti so pa o ri je ko le se fun iya lenu mi ni ago merin koja bo se pe mi ni e pe sister mi e lo wo account number yin pe ohun ti ba mi transfer owo nigba ti mo ma wo o fun mi ni 5 million
0: Thirty of June mo so mo gbo ni mo ni oluwa ni ko to dale awon eyan mo ri owo nre o ya tan bayi ise kile nse tele momo
4: ni mo nse sugbon igba ti mo give testimony yen ni ma to re sai tori pe se agbe mi ta wa ro ko ya ere agbe ni ma fi bere business ni be ti nse owo ti de mo fe bere pharmacy and supermarket
0: nipa ka pe ise je farabale ko latan o egbon ti mo fe wi o ti oba se wi pe salary la tujo ti o fi pe yo todun melo
4: odun wo 30 years mo tin sise mi le do pe mo ni ye kan bayi la account
0: o nilo enikan e we yo enikan to je pe owo ti won gba laarin 20 years o si gbe wa ni seju kan mo wonu jepojegun ase iledumare lo eni to ko latorun pe ko ran olowo eyin mejeje o ti ri na rira yin bi n ba je woli olohun ibi to ba wa ko ni ko yo si olodun e wa so be n te joko ti osu ni temi mama yi ele be bere pharmacy ati supermarket ko ni run nice awon ti ran ranu gba niyan kin to pe next e lo mu apple meji meji eyin meji e gba oluwa gbo ni iwe mi mo so o la o fi ese yin mule e gba woli re o le o si serere awon eyan ti de Jesus City bi wo na ba fe wa 8 la bere program la aro yi lagbara eni to ni aye atorun igba ti o ba si video owo ago meji osan a ti wale so lati wo rodu to ba nbo ewo moto to nlo si ikire elebe sokale ni yana koyi bo ba si fe wa si bi wema o ra won ko church inu Jesus ti gangan won ja osi o so simple olohun so fun mi pe ma saanu loni oju anu bi ojo kan ba nbe to daju lati pade ni Jesus ti iwu oni bayi ise meji mo mo se wema loni bo loni ni ise to ti bo soju anu an lo Jesus ti isin eyo kan isin kan pere o na la se anointing oil gbogbo eni to ba ni anfani lati wa nbe la fi le lowo lo fe li omi 77 omi agbara niyan oh olohun si ni ka gbo wole gbogbo awon eyan o ni da omi 77 sinu anointing oil 77 ejbi kan gbogbo eni to ba wa igbowo le wa ti bere ba se mo se lododun niyan a gbowo le gbogbo awon omo Olorun. Next engineer.
5: Oruko mi ni Alabi Zainab.
6: Alabi Zainab
5: lati Ejibo.
6: Ejibo nbi
5: Osun State.
6: Osun.
5: Oko mi lo mu mi de ibi.
6: Se won be nbi?
5: Ben.
6: O ye pe o.
5: Alabi Abiodun.
6: Dia. E mo bo o.
5: February last year lo won wa sibi bayi.
6: February la won wa sibi. Eyin ni Alabi Abiodun. E du legbe yawo yin bayi.
5: September 7 ni mi wa si.
6: Sep ojo birthday mi last year le wa bi.
5: Mo wa be oyun.
6: Ki le bere?
5: Oyun.
6: Se nte wi fo Olorun, oyun le fe.
5: Moto
6: ati car.
5: Olorun de se fun. O so oyun fun mi, o se car fofo mi.
6: O so oyun beyin, o se car.
5: Iyen na lo.
6: O sun na ni. Se ti nwa tele. Eight years. Ke pari ni 2026 etewo egbori wa. Next.
0: Nice. Gbogbo le ikan lo tun gbo yi ora ka o tun loyin ini fi yen eleyi ni fi se lo lo mura bayi e make sure po mu apu meji meji egboran eyin meji meji interview break niyan emi o fun yin ni anointing atomi 77 ma si gbowo le yin opportunity la ni loni ki wopo be to wo si October bayi na la mo se gboru awon kan bayi wa yin Olorun eje mo fi ti mama ise lo.
7: Oruko mi ni Abidoye Gani ati lati ilu Iwo.
8: Iwo wo loju oba
7: mo wa nitori mo wa dupe nitori tomo mi gba to pe omo odun mewa ni aisan buruku kan kolu gba ti won so fun mi pe ogun oru lo nse gbogbo bi ti mo ma n gbe omo yen lo ilu meje ni mo ti deri.
8: Ilu meje
7: ni sa ti won ni kin gbe omo yen lo lati lo se itoju re ile ti mo ti ko debi oke tori re ni mo fi ta to le se ijeri wa ninu awon akorin yin to mo pe nkan yen si omo
8: ye n pase e n ba wu ni o sami o ni ri wahala omo
7: bo se ma n se to mi o ka ibi bayi kun tele tele.
8: Ka bi si.
7: Bẹ́ẹ̀ni sa, àwọn ọmọ mi ló máa ń wá sí bí báyìí. Wọ́n wá ń sọ fún mi pé dádì máa ń sọ wípé ẹni tó gun oru ń ṣe pé wọ́n máa ń gbàdúrà yẹn pé kí n jọ kí n jẹ́ kí bàá sì ti máa wá. Mo wá ní ó dà. Ó wá di 77 ọdún tó lọ. Mo wá sọ fún wọn pé ó dà èmi náà máa tẹ̀lé yín lénìí. Mo wá wá mo mọ ọmọ yìí lọ́wọ́. Ibi tá a ti wá ń gbàdúrà tẹ wá sọ pé gbogbo ẹni tó gbá àìsàn dé bí báyìí pé gbogbo àìsàn yẹn kó máa kúrò nísinsìnyìí. Mo wá sọ fún màsí tí mo ní ó yá máa gbàdúrà. Ọmọ yẹn wá ń gbàdúrà bó ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún. Ó wá ń wúkọ́ bó ṣe ń bì nìyẹn. A wá jáde lọ sísàlẹ̀ ń bẹ̀ yẹn. Bó ṣà ṣe bì sí bẹ́ẹ̀.
8: Ó bì bẹ́ẹ̀.
7: Bó ṣe wá bì mo wá sọ fún àwọn ọmọ mo ní à Ọlọ́run sàánú mi èbí tọmọ yìí bì kọ́lọ́run ó jọ jẹ́ pé nǹkan tó wà lára rẹ̀ yìí ló ti bì yìí yo mi ò sọ ju bẹ́ẹ̀ yẹn lọ. Bá a ṣe wá délé torí láàrin oṣù kan ó kéré tó yóò ṣe lẹ́ẹ̀mẹrin tàbí.
8: Láàrin oṣù kan.
7: Bẹ́ẹ̀ni sà.
8: Wọ́n láwọn ti lọ ìlú méje kí wọ́n tó wá sí 77.
7: Ó dà mo ti lọ sílùú tó jẹ́ pé wọ́n ní ká lọ rẹ̀ ẹran wá tí wọ́n so ọmọ mi tí wọ́n so ẹran mọ́ Ọlọ́run báyìí tí wọ́n fi ẹ̀kọ́ sílẹ̀ tán ni tí ẹran yẹn bá ti jẹ̀kọ́ yẹn tán iná ni yóò gbádùn ẹran yóò jẹ́kọ́ tán mo sunkún kúrò ní.
8: Ẹran ọ̀jẹ̀kọ́ tán.
7: Mo sunkún kúrò nílùú yẹn ni but ìgbà mi ò mọ bí tẹ́lẹ̀ mi ò fẹ́ wá bí báyìí mi ò ní parọ́ fún yín sà. Torí mo máa ń
8: sọ. Ìfẹ́ wá bí.
7: Fẹ́ wá o. Mo máa sọ fún àwọn ọmọ mi gan pé ibi tẹ́ ń lọ yìí ẹ má lọ mọ́ o. Bọ̀tán.
8: Kí ló dé tẹ̀ fífẹ́ wá kí ló dé kí ń bà yín lẹ́kọ̀ọ́.
7: Àwọn èèyàn máa ń sọ náà ni pé a.
8: Wọ́n máa ń sọ oògùn.
7: Máa ń pọ̀ jù pé bóyá oògùn náà ṣe ń bẹ̀. Èmi náà bá wò pé èmi ò ní tẹ̀lé wọn. Bọ̀tán àwọn bá ti bèrè owó lọ́wọ́ mi mo máa ń fún wọn. Mo máa ń fún wọn pé kán lọ. Mọ̀ ìgbà tó wá di pé kinní yẹn ṣe nínú skúù lẹ́ẹ̀mejì. Ọjọ́ tó wá jẹ́jọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn ló jẹ́jọ́ ìdójútì gidi fún mi. Mo bá sọ fún àwọn ọmọ mi pé lónìí yìí màá tẹ̀lé yín lọ. Mo ṣe wá wá sí báyìí bó ṣe wá bí tán láti ìgbà yẹn tọmọ yìí ti ń lo òróró àti bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ogún òru ò ṣe mọ́.
8: Ó tó sùn mélòó.
7: Ó ti pé ọdún kan lónìí gérégé báyìí.